lásìkò kọlẹ̀ ṣàmọ́ lẹ́ ṣàmọ́. Inú àfẹ́ yìí lọ́kọ̀ dáná kẹ́tì ọmọ lẹ́ tí ọmọ. Àwọn àmìjà ló fẹ́ kẹta ọkọ̀ kẹta. Ọmọkọ́mọ àgùntàn yọ ọmọ mi.

0: wọ́n náà fi mínísítì ọ̀ṣẹ́ mú bẹ́ẹ̀lẹ̀ rárá ọjà lábàálẹ̀ àwòbọ̀ ìta ewu nígbà tó wá nínú pẹ̀lú wíṣítọ̀ gbogbo wa máa ewu
1: wọ́n ní
0: lábà ọ̀túbà lábà
1: black panther.

wọ́n fi ministry bó ṣe mú gbẹ́lẹ̀ ọjà lábàálẹ̀ àwòbọ̀yé sáré mu nígbà tó wá ní ní pẹ̀lú wíìsì náà gbogbo wa máa yẹ wọ́n ní.